0: bá mi o. Lọ́jọ́ bí rẹ̀ tún wọlé dé, ọmọ ìgbàlà, ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ká dúpẹ́ lọ́wọ́ Akirisore. Pastor and Pastor Mrs. John Oyetoji àti gbogbo ọmọ ìjọ Comfort Life Mission International Badagry Branch. Wọ́n ní ká panu pọ̀ sàdúrà fún bàbá wa nínú Olúwa Pastor Ọdẹ́kunlé Epaphras. Gbọ́dọ̀ eléyìí ò ní jáse mọ́, ẹ máa ṣe púpọ̀ rẹ̀ nínú ọlá ńlá, nínú ire gbogbo, àìkú àlàáfíà tí ṣe bálẹ̀ fọ́rọ̀.
1: Orúkọ mi ni Àyẹ̀wálé Ajara. Ọmọ mi wà ní ara àwọn tí àwọn bandits kó ní oríire local government.
2: Lọ́yọ̀! Ìmí ìkórè o, ẹni ṣùgbọ́n ṣé ọmọ nínú àwọn tí wọ́n kó lọ ní ògbómọ̀ṣọ́?
1: Bẹ́ẹ̀ni sà.
2: Sọ́tán, tẹ́mi ò sì mọ̀ tẹ́mi ń gbàdúà. Ẹ̀yin wo lẹ mọ̀ gbàdúà ń gbà? Kí ló kọ ọmọ yìí? Kí ló pẹ?
1: Àyẹ̀wálé Abidat.
2: Àyẹ̀wálé
1: Abidat.
2: Abidat.
1: Bẹ́ẹ̀ni sà.
2: So òun náà ń bẹ nínú àwọn tí bandits gbé lọ.
1: Bẹ́ẹ̀ni sà. Ọmọ ìjọ Comfort Life Mr. Agodo base 2 base 1 ni wa. Akànlọ́bẹ̀ náà ni bàbá rẹ̀ ní ká wá àgbẹ̀ bẹ́ẹ̀.
2: Ẹ gbé síbẹ̀.
1: Bẹ́ẹ̀ni àgbẹ̀ bẹ́ẹ̀ gbé ká wá lọ bóyá bí èyí ẹ̀ ká fi rí owó ṣọ́ọ̀bù tá a fi máa tajà. Àìsẹ̀ lo 8 months. Àwa wálé kò tí ju 8 days tá a padà síbẹ̀ lọ. Nìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀.
2: Ní ọba ni wọ́n ti gbọ́ ọmọ
1: yìí. Ọba ni wọ́n ti gbọ́ ọmọ. Torí àárín làwa wà. Primary wà báyìí. Secondary wà báyìí. Mo ṣe kó iwájú ọ̀dọ̀ wa ni wọ́n wá gbà àwọn tí wọ́n lọ secondary. A ní sáwọn sọ́jà lélẹ́yìí ni. Àbá wọn tó fẹ́ gbà wá lọ́wọ́ àwọn tí wọ́n ní wọ́n pa àwọn èèyàn ní rìsáàfù ni. Ìgbà tá a fi sọ báyẹn tán, ìbọn ti ń dàn ní school primary, ó ti ń dàn ní secondary. Àbá sáwọn ọwọ́ gbó lọ, mọ ni wọ́n ti bọ̀ wá sí àwa tá a wà láàrin náà. Nígbà tí wọ́n gbọ́dọ̀ sí gbogbo ẹ̀ rọlẹ̀ báyìí. Ìjẹ́ ká padà yí pé pé bóyá ìbọn bá àwọn ọmọ yẹn, wọ́n bá ní wọ́n ti ká àwọn ọmọ school lọ. Bó ṣe dùn lọ́mọ lọ́jọ́ a lọ 1 day, 2 days, 3 days, 4 days. Àwọn sọ́jà kan pọ̀ yìí náà ni. Mo ní ilé yá. Mo ń lọ takú sí bàbá mi lọ́rùn. Torí mi ò lọ́nà méjì.
2: Bọ́lá Taya
1: ni mò ń
2: gbé. Ẹ sọ pé wọ́n jẹ́ ọmọ yín ń gbọ́.
1: Wọ́n jí gbé o.
2: Àlẹ́ mi ò gbọ́ tẹ́lẹ̀.
1: Mo ń wá kò síjọ́ tí mo pa sọ́ọ̀sì ẹ̀yà ìjọ àti Thursday àti Sunday.